0: ọpẹloye fun oba deda seda oba to gbagbe mi ati nsori le aye
1: ore to kan loro mi olohun
0: emi dupe fun anu ati ori ofe ti a ri gba tori mimo se wa ko agbara wa ko oye wa ko imo wa ko awon ti won ti gbagbe si ogbe won lasiko yi ko nse wi pe won se olorun awon ti won ti gbagbe si mortuary bi mo se n ba yin soro ikoko nse wi pe won se olorun awon ti won wa lakata awon ajinigbe bi mo se n ba yin soro lowo lowo bayi ko nse wi pe awon na se olorun be awon ton wa ni ile iwosan ti won ki gbe o nta mi o nro mi awon na ko nse wi pe won se olorun
1: se wa ni kan na ni eru le
0: ara to won oba deda seda lo nfi eru re da sugbon mi dupe wi pe ara ire ni oba deda seda fi mi da lo de fi eyin na da tori ori ofe lemi ati yin rigba lati akasoki ni odun 2026 titi ta fi mu akasokeji bi ere bi awada tu sokale lori akasokeji atun mu akasoketa ere ni ooto ni atun mu akasokerin layo atalafia emi wa to bere ti kerin lo tun ri ti elekarun ninu elekarun yin na atun jara buraburabu emi ati akasokefa o tu soju wa layo atalafia ki wa ni ti wo tope si eyi tumo si pe olohun o gbagbe wa sori ile aye mo fẹ ki a lo mo wi pe tibitire la dale aye be kedere obiri laye to ba ko waju senikan akoyin selomiran to ba kan dudun wa leni o tun le dola ko tu kan ki ko tu yi ki kan wa gbogbo eyi tolorun ba yi kan wa ka gba ni kadara lo to
1: ko se fo ma damo laye jemilari ko se ro mo je
0: gbogbo ipo tolorun ba to wa si ka fi igbagbo gbe ka mọ̀ wípé ọlọ́run náà ni lẹ́yìn ọlọ́run ọlọ́run náà tó ni.
1: ìwọ ni mo ní o.
2: ọlá àwọn tí wọn kọ́ ti pè é tó gbọ́.
0: ẹ jẹ́ ká máa mọ̀ wípé ojú tó ń pọ́n ṣe àpọ́nlá ni.
2: ṣé
0: gbogbo rúkèrúdò tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa bó bá pẹ́ bó bá yá yóò padà dìtàn lágbára ọlọ́run. àtèmi àti yín wọn ní fi ẹ̀jẹ̀ wa ṣe ìrìbọ mi wọn ní fi ẹ̀jẹ̀ wa ṣe ètùtù fún ràpadà orílẹ̀-èdè yìí.
2: ẹ̀rù ẹgbẹ́ mi ń la jẹun báwọn la láyé máyọ.
0: ẹ ṣàmì kẹ gbé tó àdúrà mi èyí mo fi ń kí yín kàbọ̀ sórè tó gba nǹkan gbìn nírọ̀lẹ́ tòní.
2: àwọn bímọ yìí dùnú.
0: àkú àṣekù ọdún èyí ni ètò gbàǹkangbà àkọ́kọ́ tó máa wáyé lẹ́yìn tá a ṣe pọ̀pọ̀ ṣìṣìn ọdún iléyà tán.
2: wọ́n fi kẹ̀rẹ́ máa fi kẹ̀rẹ́ kẹwọ̀n yìí.
0: lónìí tí ń ṣe ọjọ́ kẹta nínú oṣù kẹfà ọdún 2026. balẹ̀ kí ìzìrẹ́wà mi rí lèmi ń jẹ́ làwọ́ àlórúkọ bàbá tó bí mi lọ́mọ èmi lọmọ ẹ̀gbá mọlúṣà àbí agbòǹgbò àkàlà ọmọ ògbẹ́gi lẹ́kàn máàmù kíkan èmi lọmọ yunmuyunmu lóró ń ké èyí tí ò bá ké yunmuyunmu máa bóró lọ ni èmi tún lọmọ ojú bá ní rí òde kan iná aṣẹ́yìn dẹ́ni òwò ọ̀pọ̀ ṣàṣe ènìyàn ní fẹ́ lẹ́yìn bá àbá sí nílé tẹrúsọ ọmọ ní fẹ́ ni lójú ẹni ẹ kú lé o ṣàlàáfíà ni mo dé bá yín ẹ káàbọ̀ sórí ètò gba nǹkan gbìn lẹ́ẹ̀kan sí i gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé tá a bá ti bẹ̀rẹ̀ ètò gba nǹkan gbìn orí ètò yìí láti máa mú àwọn ìròyìn ẹlọ́kan òjọ̀kan wá fún yín láwọn nǹkan tó ṣẹlẹ̀ káàkiri kọ̀rọ̀kọ́ńdó orílẹ̀-èdè yìí tó fi mú àgbáyé àwọn ìṣẹ̀lẹ̀ kàyéfì àwọn ìṣẹ̀lẹ̀ mẹ́rìí rí láti fi kọ́ wa lẹ́kọ̀ọ́ ni kò ń ṣe láti fi dá wa lágara ká lè mọ̀ wípé nǹkan kan lókè èèpẹ̀ torí ẹni tó kàn ló mọ̀ kọ́nà má jẹ́ kí aburú kàn wá. abala kejì ètò yìí ni a ti máa ń mú àwọn ìṣẹ̀lẹ̀ gbàǹkangbì wá fún yín ká lè fi ìṣẹ̀lẹ̀ gbàǹkangbì ọ̀hún kẹ́kọ̀ọ́ nítorí ọgbọ́n lọ́gbọ́n lọ ni a fi ń ṣọgbọ́n. kí n tó tẹ̀síwájú lórí ètò nírọ̀lẹ́ tòní ẹ jẹ́ kí n máa fi àsìkò yìí kí gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa lórí ètò gbàǹkangbì àti làágbo fàájì pé a kú àṣekù ọdún èmi wa tó ṣe ọdún iléyà yìí ló máa ṣètọdún tó ń bọ̀ láṣẹ odùmarè gbogbo àdúrà wa gbogbo nǹkan tá à ń béèrè lọ́wọ́ ọlọ́run lọ́lọ́run máa fi ṣoore ìdùnnú rẹ̀ àjẹmọ́nú fèmi àtìyìn lágbọ́rọ̀ ọlọ́run a máa fi ọdún yin ọdún ni.

nínú ìpòrúru ọkàn ni àwọn olùgbé ìlú Wula tó wà ní apá ìlà oòrùn Bokki ní Bokki local government area ìpínlẹ̀ Cross Rivers wà lásìkò tá à ń bá yín sọ̀rọ̀ yìí. Látàrí bí pásítọ̀ òjíṣẹ́ Ọlọ́run kan ṣe nu ọmọ ọdún mẹ́rìnlá kan pa. Orúkọ ọmọ wọn a máa jẹ́ Nancy Peter. Ohun tó ṣẹlẹ̀ ni wípé ìyá ọmọ yìí ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní lọ ní àlùbọlẹ̀ wípé ọmọ yìí jí nǹkan. Lẹ́yìn tó nà ní àlùbami tán, ìyá yìí bá tún fà á lọ sí ọ̀dọ̀ pásítọ̀ rẹ̀. Orúkọ ìyá ọmọ yìí a máa jẹ́ Mrs. Agnes Peter, ó sì jẹ́ ọmọ 45 years. Lẹ́yìn tí Mrs. Agnes Peter na ọmọ rẹ̀ tán ló wá gbé ọmọ ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ Nancy lọ sí ọ̀dọ̀ pásítọ̀ pé kí pásítọ̀ bá òun dá pátánì ìyà fún nítorí pé ó jalè. Ni Pásítọ̀ Samson Roman náà Roman Dago tóun jẹ́ 43 years bá gba ọmọ ọ̀hún lọ́wọ́ ìyá rẹ̀ ló bá bẹ̀rẹ̀ sí ní dá pátánì ìyà fọmọ náà. Títí tọmọ ọ̀hún fi ṣubú lulẹ̀ tí ò lè gbá pa tí ò lè gbẹ́sẹ̀ mọ́. Wọ́n ti ẹ̀gbẹ́ ọmọ ọ̀hún lọ sí ilé ìwòsàn dìgbàdìgbà. Ṣùgbọ́n nígbà tí wọ́n débẹ̀ làwọn dókítà sọ wípé ọmọ ọ̀hún ti gba ìkuru jẹ lọ́wọ́ ẹ̀bọ̀rà.

alukoro ọlọpàá ìpínlẹ̀ Cross Rivers ASP Sunday Etopa. O fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀, ó sì ní ìwádìí tí ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ náà. Ṣẹ̀bíláyà àtijọ́ la máa ń gbọ́ wípé bá mi nọmọ mi kò dénú ọlọ́mọ. Ṣùgbọ́n pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ilé tó ṣẹlẹ̀ yìí, ìyá ọmọ fúnrara rẹ̀ ló fọ ọmọ rẹ̀ lé ẹni tó lù pa lọ́wọ́. Kọ́lọ́ má jẹ́ kí èṣù gbọmọ pa lọ́wọ́ wa.

ìpínlẹ̀ Cross Rivers lábala jẹ́ ká mọ̀ bó ṣe ń lọ. Ẹjẹ́ ń sáré gbé yín débẹ̀ ní nǹkan tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ògùn. Níbi tí ọkùnrin kan tí wọ́n porúkọ rẹ̀ ní Success tí òun náà ti gbé ìkúrú jẹ lọ́wọ́ ẹbọra bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Kí ló ṣe kúpa Success lójijì? Ìjà ló bẹ́ sílẹ̀ láàrin Success àti ìyẹ́ àti àbúrò rẹ̀ lọ́kùnrin. Ìhun ní ọjọ́ Àbámẹ́ta Sátidé ni ìyá Success bá ké pe àwọn ẹ̀ṣọ́ elétò ààbò So Safety ìpínlẹ̀ Ògùn.

ìgbà táwọn ẹ̀ṣọ́ sosebu dé ibẹ̀ kọ̀ràn kí wọ́n gbé success lọ sí àgọ́ ọlọ́pàá níṣe làwọn ẹ̀ṣọ́ elétò ààbò yìí gbé lọ sínú ilé àkọ́kù kan ní agbègbè Atanta. Mo tọrọ gáfàrà wọn gbé success lọ sí òpópónà Coca-Cola tó wà ní ojú òré. Ibẹ̀ sì ni wọ́n ti dá pátánì ìyàjọ fún success. Àwọn ẹ̀ṣọ́ so save yìí ná títí tẹ́mi fi jábọ́ lẹ́nu rẹ̀ náà ni.

0: owo ti ba awon eso ti won lowo ninu ku success bayi won si ti fa won le awon lopa lowo lati se iwadi lekun rere lori isele na mo mo pe ya success na ti ma ka ba mo igbese to gbe bayi tori oro to ye ko fi egun ototo ninu ile won o ti je ko bureke mo lowo bayi koda ko je ogun omo ni iya success bi mo mo wi pe ko ni gba aladura wi pe ki iku mu nkankan lo ninu gbogbo won
1: anjade lo le ni eledumare
0: ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé àwọn ẹ̀ṣọ́ ṣòṣèlú ìpínlẹ̀ ogun ó ti pa ẹ̀mí lẹ́nu success bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí success ti gbé ìkurujẹ lọ́wọ́ ẹ̀bọ̀ra àní bó ṣe ń lọ là ń tẹ̀lé lórí ètò gbọ̀ngàn ọgbìn nírọ̀lẹ́ tòní láti iléeṣẹ́ wazobi fm ìpínlẹ̀ plateau ni mo yà sí báyìí